0: Obìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí, dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pípín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí, èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pípín àwọn àpò ẹ̀fọn ni ó ti wáyé. Ìgbà àkọ́kọ́ láti ọjọ́ 14 sí ọjọ́ 18 oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Árèwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Ìgbà kejì ní ọjọ́ 26 títí di 30 ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pípín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí àyín, ẹ mọ̀ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ̀ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọmọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa ń yọ ni kúrò lámúlọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì tún mọ́ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn á máa gba ni kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde alákòóso ètò ìlera àti àwọn olólùfẹ́.
1: Tèmi ọmọ Tógún ọ, àwa kàn ẹ́ lágbára aṣọ alápá pípẹ́ ní èrè Tógún bíbẹ́. Àsòkò ẹ tó chíka pẹ́ aṣọ alápá àmọ́ àbóche nọ̀nà méjì. Ọ̀nà chẹ̀chẹ̀ ẹ̀ àbóche ti nọ́jọ́ máa mẹ́rin lọ nọ́jọ́ máa mẹ́jọ oṣù ya wá ní èrè Savan Central Maritime ńdo abíbẹ́ ń plateau. Agbára ìkejì ẹ̀ ó bò lọ ti nọ́jọ́ mẹ́fà lénógún lọ tàntàn oṣù ya wá àbóche nèrè Kàrà ń nèrè Lomi. Nọ́jọ́ ya dire bíbẹ́ hàn Èkó lọ ń bí àwọn fún ẹ ẹnẹ́ wa kàn ẹ́ hàn ń bà dire fún ẹ nèbó lọ ṣàgbókàgbà aṣọ alápọn ń bẹ̀ nèbó lọ ẹ mẹ́lóye bẹ́ gbà àwọn sì ń tàn wé má kàn fún ẹ èbó bá náà ń wé má lọ níbẹ̀ tí káyà rí aṣọ alápá mẹ́lóye àkó fún ẹ. Bó wa wà nẹ́ni ìgbàgbé ń bí àdire fún ẹ ní kàgbà aṣọ alápá ó pọnjú ní elọ ńlá bọnẹ yìí sẹmọ ẹ ńbẹ àkófọ fún ẹ aṣọ alápá ń bèbó gbà á kásùn nábẹ aṣọ alápá nàchẹ ọbọ àrò ẹpọ ní ibà kó máa mú ẹ ń kọ ẹ ti ń di ìdíchẹlákún yìí náà rí ìdí ara líle ń ẹnẹ ẹ náà kọ ọgbìn fún ọ.
2: Quels sont les avantages de l'AMU?
3: L'AMU permet aux assurés de se soigner sans inquiétude. Par exemple, si l'assuré ou son enfant est malade, il n'hésite plus à aller au centre de santé par faute d'argent. Il est assuré et rassuré puisque l'AMU prend en charge la grande partie des soins. Il n'a donc pas besoin d'avancer l'argent, il ne paiera que sa part pour les soins. L'AMU permet donc à tous les citoyens togolais d'être bien soignés, d'être en bonne santé pour être actifs et plus productifs au travail. L'AMU permet une meilleure justice sociale et lutte contre la pauvreté.
2: L'AMU pour tous, tous pour l'AMU.
3: Ceci est un message du ministère de l'Accès aux soins et de la couverture sanitaire à travers le projet Services de santé essentiels de qualité pour une couverture sanitaire universelle, Sécu.
4: Tene pikla kale gunko genchi ma nyi nyare ke ku bomo le to to ku tebe anyi muri ye ye fu wo ku ile ba se ke re to go gendere re ne ye ku tu bo ya pe te wo lo tu le ke che che che che eni yo ro ku se bu wo ku ile pu ko nu le yo wo ku ile ba se ke ya san wo ta bo yi ke ta se sen ke wo le fu tu fa ke sa ne ke primata te lu ju ba te mu ni e ku ro ru ju ba te mu ne ju ba wo to pra prang blese bo o kui te atapa me anake mene ke lengke pulo puwer bekende bekende kola sokode mene ke lengke pulo dapangu mene ke lengke ko ke til richevie mene ke lengke pulo mete mele etinine i ke flak febi kwe kunle kasa koro a koro ko fi sa vele le se bo o kui sa kalola nye e o fale ke taite ke ule fekara mene ke lengke pulo mulo me muye mena pale o ku ila gbere ke motu muye ya woro le mulek bunke tubu we la nyare bire wo kure dir wo nyare bire lo chungulu we wasa uluru de abai mena farwe ola ye dawe bi puru puru
5: ai I'm coming back.

0: tene kpi kla kale gungo genchi ma nyi nyare ke ku bo mo le to to ku te ba anyi nguri ye ye fe o ku i le ba se ba ke re to go gendere re ne ye ku tu bo ya pe te o lu tu le ke che che che che e ni yo ro ku ba se ba o ku i pu ko nu le yo o ku i le ba se ba ke ya san wo ta bo yi ke ta se sen ke o le fe tu fa ke sa ne ke prima ta te lu ju ba te mu ni e ku ro ru ju ba te mu ne ju ba wo to pra prang ble se bu o kwi te atakpa me anake mneke lenke kulo purwer bekende bekende kola sokode mneke lenke kulo dapangu mneke lenke ko ka tele ri chevie mneke lenke kulo mata mle etini ne i ka fela ko febi ko ku le ka sa akoro akoro ko fi sa ble le se bu o kwi sa kalola ne ye e o fale ka taite ke u le fukara mneke lenke kulo mulo me muye mna pale o kui la ber ke motu mui ya woro le mlek bunke du wo la nyare vire wo kure dir wo nyare vire lo chungulu we wesa uluru de abai mna faru we pula iri la we le mi buruburu
1: ikede pataki lokun lobirin gbogbo mo lede yi daju daju e ti fi oruko sile nipa pipin awon apo efun ti won ti fun ogun si yi ti ijọba orilẹ-ede yi fẹ pin fun awọn ara ilu ni ọfẹ ọna meji ni eto pipin awọn apo efun ni o ti waye nipa akọkọ lati ọjọ kẹrinla si ọjọ kejidinlogun oṣu yi ni wọn pin fun awọn ara ẹkun arewa ẹkun arin ẹkun ẹsa oke ati ẹkun gúúsù igba keji ni ọjọ kẹrìndínlọgbọn títí di ọgbọn ọjọ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn kàrá àti ìgboro ìlú lomi àti agbègbè rẹ tí àsìkò pínpín àwọn àpò ẹfun náà bá ti tó ní ìkí ayín ẹ mọ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọn ti júre fún yín nígbà tí wọn ti wá gba orúkọ yín sílẹ níjọ sí kí ẹ lọ sí ọhún tí ẹ bá sì ń lọ ẹ mọ gbàgbé ìwé pélébé tí wọn fún yín fún o lè mọ iye àpò ẹfun tí wọn yóò kó fún yín lọfẹẹ tí ẹ bá gbàgbé ibi tí wọn júre fún yín ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọmọ yín kí ẹ lọ béèrè kí á sùn ní abẹ àpò ẹfun ó dára gidi ó máa yọ ni kúrò lámúlọwọ àmọdí ibà yìí sì túmọ fún gbogbo ìdílé olúwa rẹ ní àlàáfíà tó péye àpò ẹfun a máa gba ni kúrò lọwọ àmọdí ibà olùkéde alákòóso
2: ìlú ìṣẹ̀lẹ̀ àti ìyàwó ló ń bọ̀ nígbà ọ̀nà jẹ́mi ni àyè kí n tó ń àwọn
3: ìṣẹ̀lẹ̀
2: ìṣẹ̀lẹ̀ ìyàwó ọmọ mú ní ọmọ kẹ́kẹ́ ọjà náà
4: ìwọ̀n
2: Guys, I'm coming back. I'm going to check for you.